0: padà lẹ́yìn yín, òun náà ni ọmọ gbénu yín. Ẹ ní sọ àìsàn o, ó dàṣẹ lónìí. Next,
1: nice, next, ó dọ̀là. Ẹ já lọ Jesus City, mú gbogbo testimony tiẹ̀ náà bó ṣe gbóhùn ara rẹ̀ rè. Ẹ já padà pàdé. Ago mẹ́jọ ni ìpàdé yóò bẹ̀rẹ̀. Láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò ìkirè Sweet. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànà kò yí. Pé wọ́n bá ń bọ̀ láti gbogbo ọ̀sùn combined service ni tí ó fi wọ Sunday. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, o sì lè wá bí wẹ́mà bí. Pen apple méjì méjì, apple méjì méjì la fi break pẹ̀lú ẹyin méjì méjì. Ó sì da ago méjì gba àwẹ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹ jẹ́ ń ṣe báyìí, ẹ̀yin wo lẹ lè gbọ́ràn? Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ó lẹ́ jèrè ilẹ̀ náà. Tó o bá lè gbọ́ràn sí ti ń bẹ ńlẹ̀ ìlẹ́nu, ó di dandan kí ìyípadà ńlá kó dé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè gbọ́ràn níbo lẹ wà? Mo ní ẹ̀mí Olúwa ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú san. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin 77 tó o lè ru ẹ̀bọ 7,000 lónìí on the 7. Pé ẹ fowó mi polówó, ẹ fowó mi dá ṣíṣe Ọlọ́run. Ẹ já wo tí bàbá mi ológun àjọbó mú jáde. Account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bí ìyìn ọ̀bá wá wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. Access Bank wà nìyẹn. And kí n tó mọ̀ lọ gbogbo lé ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí, ó ní ìwé Jeremiah chapter 31 títí wọ 36. Jeremiah 31 to 36. Ìmọ̀ tán lọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ̀ wá kúnlẹ̀. Áńgẹ́lì rẹ̀ kọ́ wá bí èèyàn. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín, áńgẹ́lì yín kọ́ wá bí èèyàn. Kó so nígbọ̀wọ́ yín. In Jesus' name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀ jọ loud kó ní ti 080-88-71-65-66 It is well. God bless you.
2: Beat FM, blazing the biggest hits and the fattest jam.